0: adịkwa mma. Anụmanụ ma si n'echi niile wee dị mma. Nwa gị nwoke, nwa gị nwanyị nke iduhe kesa ebe ọ ya abazi n'ime obodo. Oge ahụ akpọpozie ya afọ ọjọọ. Ọ sị kama dị onye afịa ga-arụ ịzụ ụmụaka gị na mahadum ma ọ ịzụ ha n'ọtụtụ ihe fa na-achọ ime. Ị ga-achọ obere aka ọrụ dị mma igbe itinye nke ọwụna. Nke ọ ya bụ echi niile o mechaa ya ojie kpabara onwe ihe oriri. N'aka bụ ihe onye anụ a na-akpọ Honorable Lekki Abajide na-ekwu sị, ekwekwana n'ihi na anya arịgoro n'obodo anụ a iwe gbabisia ezinụlọ gị. Nke ibuo bụ onye chisoro obodo anụ a nke a na-akpọ Gọvanọ Adams Oshomole ekwugo okwu na-agwa ndị isi ọchịchị obodo anụ a bụ nke Naịjirịa sị, fawopụ aka fa na-enye ogbe ndị anụ a na-achịgharị MTN and DSTV n'ihi na fa na-ana ndị anụ a wuf ọ na-emezi ndị anụ a fa na-emezi ndị fa na-enye sevis ọ na-emezi ọ na ego na-arịzi elu. N'akebe onye na-agwa ndị federal gọọmenti na ego dị n'ime obodo anụ a bụ Naịjirịa femes na ndị mmadụ si n'Irobia obodo anụ a fa na-emezi ka ọfa nwezi obodo. Ndị mmadụ na-akọmplenị oge ugbu a sị na elu odue kaadị na fon etinye nke a na-akpọ data na fon tupu ifu anya tupu ime obere kọl kaadị agwụ ịpịa fon pempempem data agwụ. N'akebe onye Oshomole na-asị ndị federal gọọmenti sị mba na-enyezila ndị anụ aka maka nnụnye ndị anụ aka echi niile ọ ya dị njọ ma nke a na-akpọ DSTV aka ebu steshọn a dị ele TV a dị ekiri bọọlụ eji ekiri ihe ọwụla ịchọ ekiri n'akebụ nye na-ada afọ a na-ego na kaset ihe ekiri ya na DSTV ihe afọ si na bifo tupu i wee nweta sọbskrishọn nke a na-akpọ maka DSTV ọ ya fịara onwe ndị nke na-eji 30 nwee ndị nke 50. N'aka ebu Oshomole na-asị mba na gị gaa n'obodo ndị anụ a nwee DSTV fa na-apịa otu esi apịa na fon itinye ka 300 naira iwe na-efim nke 300 naira emebi otu a n'obodo a ọ ya dị njọ. N'akebụ nye Oshomole na-agwa ndị isi ọchịchị obodo na fawopụ aka na awuf fa na-ana ndị a na ọ dịrọ mma na ọ na-emezi ndị nọ n'obodo fa na-agbagharịzi na-ata afụfụ inweta ogbe ihe anụ a. Nke ọzọ bụ mmadụ 17 n'akebụ ndị nọ na isi ọchịchị obodo isigo na pati a na-akpọ ADC n'akebụ African Democratic Congress ADC fa isigo na ADC banyego na pati ọhụrụ nke a na-akpọ NDC n'akebụ nke nwanne anyị nwoke bụ Peter Obi na-esi na ya na-apụta maka president. Nke ọzọ bụkwa onye a na-akpọ Jim Ovia n'aka bụ onye chọpụta maka banki nke a na-akpọ Zenith Bank. A na-ekwu ụbọchị nke taa na onye anụ a asachapụgo aka na banki a n'aka bụ ọrịtugo n'oche nye ọbụla gbasazi ọchịchị banyere ụlọ ego anụ a agbasozie n'aka n'ihi na oge ezugo. Ekena mụ na ọzọ ụmụnne m na ụmụnna m udo dịrị nụ ebe ọ bụla nọ nọ. A sị obodo ọ bụ na a gara afụlọ ndị Igbo mara amara sị na ahịa ada azụ ebe ahụ ndị Igbo bụ agaba. Udo dịrị nụ ụmụnne m na ụmụnna m. Nne chọsara na nne anụ a bụ fu redio steshọn anyị nke a na-akpọ Isan Binoculars ebe anyị na-enye nụ okwu nụ kwesịrị na-anụ. Udo dịrị nụ ọ ya dịrị nụ mma n'ụtụtụ. Dere nọ mma n'ehihie, dere nọ mma n'abalị, na-eche so na afa mbụ anya mere Good News Ugochukwu nke onye na-eme sị gị lekọba awanị gị anya lekọta afọ anya ya dere nọ mma ndị ebunu.
1: Ụdịdị wuyi esikwu mbi ojo ojo siri n'igbugbu ibi tiyeti mgbọwa eyin ni ile ise isabana kula radio ito kale si ilu urumi iroyin lo nde se ti igbo yin lati enu ogbeni bolagade owolabi saaju eje ka gbo awon koko nu royin na ipinija leto oro aje eyin ti a n koju ko ye ki o tu ebika ta lo so eleyi abejide lo kede oro naa osi omole ti gba awon akegbe re ni ma ninu ipade eyi ti won se wipe ki ijoba orilede Nigeria gba iwe ase MTN ati DSTV eyi ti won fi n sise lorilede Nigeria latari isekupani to n wa ni orilede South Africa eyi ti won pe ni xenophobia. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin kékeré yẹn ilé ìgbìmọ̀ asòfin aṣojú 17 òní wọn ti fi ẹgbẹ́ ADC sílẹ̀ lọ sínú ẹgbẹ́ NDC. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ alága lórí àwọn ọ̀rọ̀ bó ṣe ń lọ ní ọ̀rọ̀ wọléwọ̀de yẹn custom ní ilé ìgbìmọ̀ asòfin aṣojú ti gba orílẹ̀-èdè àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìmọ̀ràn láti má jẹ́ kí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tó le koko kó tu ebi ká. Ọ̀rọ̀ yìí wáyé nígbà tí ọmọ ilé ìgbìmọ̀ asòfin aṣojú yìí tó ń ṣe ètò ìyìndúpẹ́ nígbàtí ìyàwó rẹ̀ ń ṣe ọjọ́ tó pé ọjọ́ tó pé 50 ọdún lórí èpè ní èyí tí ó wáyé ní ìlú Àbújá ní Kubwa. Ọ̀gbẹ́ni Lékè Abéjídé mú àmọ̀ràn yìí wá nígbà tí ó ń ṣe ìsìn ìdúpẹ́ yìí fún ìyàwó rẹ̀ nítorí pé kò yẹ kí okùn ẹbí já nítorí aáwọ̀ bí nǹkan ṣe ń lọ. Bákan náà ni ẹni tí ó jẹ́ ọ̀kan lára àwọn olùgbé ní ìlú Yúrómì Mark Omo sọ wípé kò yẹ kí ìgbéyàwó forí sọpọ́n nítorí ọ̀rọ̀ tí ò tó nǹkan pàápàá jùlọ lọ́rọ̀ owó nítorí wípé ẹbí ó yàtọ̀ sí ohunkóhun ṣe ni ó yẹ kí wọ́n wá ọgbọ́n àtinúdá láti lè dáàbòbò ìgbéyàwó àbí ẹbí wọn. Ó wá gba gbogbo àwọn òbí àtọ́kọ àtìyàwó ní ìmọ̀ràn wípé ṣe ni kí wọ́n ṣe gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì ìwọ̀n ọmọ tí wọ́n bá lè bí òun ni kí wọ́n bí nítorí wípé bí nǹkan ṣe rí lórílẹ̀-èdè yìí. Ó wá rọ gbogbo àwọn tó lọ ń bùkún láwùjọ pé àwọn náà lè ṣèrànwọ́ fún àwọn ẹbí tí wọ́n bá ní ìpèníjà ní ìdílé wọn gẹ́gẹ́ bíi pé kí wọ́n ràn wọ́n lọ́wọ́ láti rán àwọn ọmọ wọn lọ sí ilé ìwé tàbí kí wọ́n pèsè àwọn irinṣẹ́ fún àwọn tí ó bá fẹ́ kọ́ṣẹ́. Síwájú sí ó wá sọ wípé gbogbo ohun tí onúkálùkù bá ṣe lónìí ni yóò dà lọ́la. Òṣì òmọlẹ̀ ti rọ àwọn sẹ́nítọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà láti sọ fún ìjọba orílẹ̀-èdè yìí kí wọ́n gba ìwé àṣẹ tí MTN àti DSTV fi ń ṣe iṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà latari isekupa ni eyi ti awon omo orilede South Africa n sekupa awon omo Nigeria ti o wa ni ibe nitori pe won gba wi pe eyi ni o je ki won mo wi pe iwa ti won wu ba ojumu ati wi pe awon omo awon ile ise won yi ile South Africa lo ni won bakan na ni awon omo ilegbimo asofin asoju kede wipe iwa buruku o ni iwa ti awon omo orilede South Africa ti won hu si awon omo Nigeria awon omo ilegbimo asofin 17 o ni won ti fi egbe ADC sile lo sinu egbe NDC ibise iwaye nigbati won wa ni ibi ti won si n jiroro ninu ile igbimo asofin ewe Jim Ovia eni ti o je olùdásílẹ̀ Senate Bank ti fi ipo re sile gege bi alaga ile ifowopamọ naa ibise iwaye nigbati won se ipade eleke 25 ipade ti won ma n se ni ododun ni ojo isegun ose yi leyin ti o ti lo odun 12 gege bi alaga oni o fipo na sile gege bi alakale ti eyi ti ile ifowopamọ banki agba ile wa lakale fun gbogbo ile ifowopamọ lorile ede Nigeria. Eyi ni a o fi se asikagba aroyin toni.
2: Alright, ladies and gentlemen, my name is MC Alamano, known as the Enjoyment's Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esam Banacola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
3: Welcome to Sports Daily from Esam Banacola Radio. I am Big Billy. First from the local sport. Henneke will host an exclusive UEFA Champions League.

0: nwa gị nwoke, nwa gị nwanyị nke iduhe kezi ebe ọ ya-abazi n'ime obodo, oge ahụ akpọbozie ya afọ ọjọọ. Ọ sị, kama dị onye afịa ga-arụ ịzụ ụmụaka gị na mahadum, ma ọ wụ ịzụ ha n'ọtụtụ ihe fa na-achọ ime, ị ga-achọọ obere aka ọrụ dị mma igbe itinye nke ọwụna. Nke ọ ya bụ echi niile o mechaa ya ojie kpabalụ onwe nye oriri, n'aka bụ ihe onye anụ a na-akpọ Honorable Lekki Abajide na-ekwu, sị, ekwekwana n'ihi na anya arịgo eru n'obodo anụ a iwe gbabisia ezinụlọ gị. Nke ibuo bụ, onye chisoro obodo anụ a nke a na-akpọ Gọvanọ Adams Oshomole ekwugo okwu na-agwa ndị isi ọchịchị obodo anụ a bụ nke Naịjirịa, sị, fawụpụ aka fa na-enye ogbe ndị anụ a na-achịgharị MTN and DSTV, n'ihi na fa na-ana ndị anụ a wuf, ọ na-emezi ndị anụ a fa na-emezi ndị fa na-enye savis, ọ na-emezi ọ na ego na-arịzi elu. N'aka bụ onye na-agwa ndị federal gọọmenti na ego dị n'ime obodo anụ a bụ Naịjirịa, femezi na ndị mmadụ si n'Irobi obodo anụ a fa na-emezi ka ọfa nwezi obodo. Ndị mmadụ na-akọmplenị oge ugbu a sị na elodue kaadị na fon, etinye nke a na-akpọ data na fon, tupu ifu anya, tupu ime obere kọl, kaadị agwụ, ịpịa fon pempempem, data agwụ. N'aka bụ onye Oshomole na-asị ndị federal gọọmenti, sị, mba, na-enyezila ndị anụ aka maka nnụnye ndị anụ aka echi niile ọ ya dị njọ, ma nke a na-akpọ DSTV, n'aka bụ steshọn a dị ele TV, a dị ekiri bọọ, e ji ekiri nye ọwụla ịchọ ikiri, n'aka bụ nye na-ada afọ a na-ego na kaset, ị ekiri ya na DSTV. Ị afụ sị na bifo, tupu ị wee nweta sọbskrishọn nke a na-akpọ maka DSTV, ọ ya fịara, o nwee ndị nke na-eji 30, nwee ndị nke 50. N'aka bụ Oshomole na-asị, mba, na gị gaa n'obodo ndị anụ a nwee DSTV, fa na-apịa otu esi apịa na fon, itinye ka 300 naira iwe na-efim nke 300 naira, emebi otu a n'obodo a ọ ya dị njọ, n'aka bụ nye Oshomole na-agwa ndị isi ọchịchị obodo na fawụpụ aka na awuf fa na-ana ndị a, na ọ dịrọ mma na ọ na-emezi ndị nọ na obodo fa na-agbagharịzi na-ata afụfụ inweta ogbe ihe anụ a. Nke ọzọ bụ mmadụ 17 n'aka bụ ndị nọ na isi ọchịchị obodo isigo na pati a na-akpọ ADC, n'aka bụ African Democratic Congress ADC, fa esigo na ADC banyego na pati ọhụrụ nke a na-akpọ NDC, n'aka bụ nke nwanne anyị nwoke bụ Peter Obi na-esi na ya na-apụta maka president. Nke ọzọ bụkwa onye a na-akpọ Jim Ovia, n'aka bụ onye chọpụta maka banki nke a na-akpọ Zenith Bank. A na-ekwu ụbọchị nke taa na onye anụ a asachapụgo aka na banki a, n'aka bụ ọrịtugo n'oche, nye ọbụna gbasazi ọchịchị banyere ụlọ ego anụ a agbasozie n'aka, n'ihi na oge ezugo. Ekena mụ n'ọzọ ụmụnne m na ụmụnna m, udo dịrịnụ ebe ọbụla nọ. A sị, obodo ọbụla a gara afụlọ ndị Igbo, mara amara sị na ahịa ada azụ ebe ahụ, ndị Igbo bụ agaba. Udo dịrịnụ ụmụnne m na ụmụnna m. Nne echezana na nye anụ a bụ fu redio steshọn anyị nke a na-akpọ Isa Binoculars, ebe anyị na-enyenụ okwu n'ụkwesịrị na-anụ. Udo dịrịnụ, ọya dịrịnụ mma n'ụtụtụ, dere nọ mma n'ehihie, dere nọ mma n'abalị. Na-echezọ na afa mbụ anya mere Good News Ugochukwu, nke onye na-eme sị gị lekọba wani gị anya, lekọta afa anya ya, dere nọ mma. Ndewo
1: ndedewoyi ezikwumbe ihe ojú ọjọ siri n'ihe gbogbo ibi tiati ngbọwa. Èyí na ilé iṣẹ́ Isa Binoculars Radio ìtúkalẹ̀ sí ìlú Uromi. ìròyìn ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Òwòlàbí. Ṣáájú, ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó níròyìn náà. Ìpèníjà létò ọrọ̀ ajé èyí tí à ń kojú kò yẹ kí o tú ẹbí ká, ta ló sọ eléyìí? Abẹ́jídé ló kéde ọ̀rọ̀ náà. Òṣìọ́mọ́lé ti gba àwọn akẹgbẹ́ rẹ̀ ní ìmọ̀ nínú ìpàdé èyí tí wọ́n ṣe wípé kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gba ìwé àṣẹ MTN àti DSTV èyí tí wọ́n fi ń ṣiṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà látàrí ìṣekúpani tó ń wá ní orílẹ̀-èdè South Africa èyí tí wọ́n pè ní xenophobia. Àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin kékeré ìyẹn ilé-ìgbìmọ̀ aṣòfin aṣojú 17 òní wọ́n ti fi ẹgbẹ́ ADC sílẹ̀ lọ sínú ẹgbẹ́ NDC. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ alága lórí àwọn ọ̀rọ̀ bó ṣe ń lọ ní ọ̀rọ̀ wọléwọ̀de ìyẹn custom ní ilé ìgbìmọ̀ aṣòfin aṣojú ti gba orílẹ̀-èdè àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìmọ̀ràn láti má jẹ́ kí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tó le koko kó tu ẹbí ká. Ọ̀rọ̀ yìí wáyé nígbà tí ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin aṣojú yìí tó ń ṣe ètò ìyìndúpẹ́ nígbà tí ìyàwó rẹ̀ ń ṣe ọjọ́ tó pé ọjọ́ tó pé 50 ọdún lórí èèpẹ̀ ní èyí tí ó wáyé ní ìlú Àbújá ní Kubwa. Ọ̀gbẹ́ni Lékè Abéjídé mú àmọ̀ràn yìí wá nígbà tí ó ń ṣe ìsìn ìdúpẹ́ yìí fún ìyàwó rẹ̀ nítorí pé kò yẹ kí okùn ẹbí já nítorí aáwọ̀ bí nǹkan ṣe ń lọ. Bákan náà ni ẹni tí ó jẹ́ ọ̀kan lára àwọn olùgbé ní ìlú Yúrómì, Mark Omo, sọ wípé kò yẹ kí ìgbéyàwó forí sọpọ́n nítorí ọ̀rọ̀ tí ò tó nǹkan pàápàá jùlọ lọ́rọ̀ owó nítorí wípé ẹbí ó yàtọ̀ sí ohunkóhun ṣe ni ó yẹ kí wọ́n wá ọgbọ́n àtinúdá láti lè dáàbòbò ìgbéyàwó àbí ẹbí wọn. Ó wá gba gbogbo àwọn òbí àtọ́kọ àtìyàwó ní ìmọ̀ràn wípé ṣe ni kí wọ́n ṣe gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì ìwọ̀n ọmọ tí wọ́n bá lè bí òun ni kí wọ́n bí nítorí wípé bí nǹkan ṣe rí lórílẹ̀-èdè yìí. Ó wá rọ gbogbo àwọn tó lọ ń bùkún láwùjọ pé àwọn náà lè ṣèrànwọ́ fún àwọn ẹbí tí wọ́n bá ní ìpèníjà ní ìdílé wọn gẹ́gẹ́ bíi pé kí wọ́n ràn wọ́n lọ́wọ́ láti rán àwọn ọmọ wọn lọ sí ilé-ìwé tàbí kí wọ́n pèsè àwọn irinṣẹ́ fún àwọn tí ó bá fẹ́ kọ́ṣẹ́. Síwájú sí i, ó wá sọ wípé gbogbo ohun tí olúkálùkù bá ṣe lónìí ni yóò dà lọ́la. Òṣìọ́mọ́lé ti rọ àwọn sẹ́nítọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà láti sọ fún ìjọba orílẹ̀-èdè yìí kí wọ́n gba ìwé àṣẹ tí MTN àti DSTV fi ń ṣe iṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìṣekúpani èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè South Africa ń ṣekúpa àwọn ọmọ Nàìjíríà tí ó wà ní ibẹ̀ nítorí pé wọ́n gbà wípé eyi ni o je ki won mo wi pe iwa ti won wu ba ojumu ati wi pe awon ma awon ile ise won yi ile South Africa lo ni won baka na ni awon ma ile bi ma asofin asoju kede wi pe iwa buruku oni iwa ti awon mo ile de South Africa ti won wu si awon mo Nigeria. Àwọn ọmọ ẹlẹ́gbẹ̀ máa ṣòfin 17 o ni wọ́n ti fi ẹgbẹ́ ADC sílẹ̀ lọ sínú ẹgbẹ́ NDC. Ìgbésẹ̀ ìwáyé nígbàtí wọ́n wà ní ibi tí wọ́n ti ń jíròrò nínú ẹlẹ́gbẹ̀ máa ṣòfin ẹ̀wẹ̀ Jim Ovia, ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ Senate Bank ti fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí alága ilé ìfowópamọ́ náà. Ìgbésẹ̀ ìwáyé nígbà tí wọ́n ṣe ìpàdé ẹlẹ́ẹ̀kẹ́karùnlélọ́gbọ̀n ìpàdé tí wọ́n máa ń ṣe ní ọdọọdún ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí lẹ́yìn tí ó ti lo ọdún 12 gẹ́gẹ́ bí alága òun ni ó fipò náà sílẹ̀ gẹ́gẹ́ bí àlàkalẹ̀ ti èyí tí ilé ìfowópamọ́ báńkì àgbà ilé wa làkalẹ̀ fún gbogbo ilé ìfowópamọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Èyí ni a ò fi ṣe àṣekágbá ìròyìn tòní.
2: All right, ladies and gentlemen, my name is MC Alamano, also known as the Enjoyment Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen, you get all the newest sports updates from here. Thank you.
3: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy. First from the local sports, Henneke will host an exclusive UEFA Champions League.

0: Nigeria. Femes na ndị mmadụ si n'Irobia obodo anụ afa na-emezi ka ọfa nwezi obodo. Ndị mmadụ na-akọmplenu ugwu ugbu a sị na elu odue kaadị na fon. Etinye nke a na-akpọ data na fon. Tupu ifu anya, tupu ime obere kọl, kaadị agwụ. Ịpịa fon pem, data agwụ. N'aka bunye ọsọmole na asị ndị federal gọọmenti si mba na-enyezila ndị anụ aka a. Maka nnụnye ndị anụ aka echi niile oya dị njọ. Ma nke a na-akpọ DSTV, aka ebu steshọn adị ele TV, adị ekiri bọọ, eji ekiri nye ọwụla ịchọ ekiri n'aka ebu nye na-ada afọ a na-ego na kaset. Ihe ekiri ya na this DSTV. Ihe afọ si na bifo tupu i wee nweta sọbskrishọn nke a na-akpọ maka DSTV, ọya afịara, onwe ndị nke na-eji 30, onwe ndị nke 50. N'aka ebu osomole na asị mba na gị gaa n'obodo ndị anụ anwụ dis DSTV fa na apịa otu esi apịa na fon itinye ka 300 naira iwee nee fim nke 300 naira emebi otu a n'obodo a ọya adị njọ. N'aka ebu nye osomole na agwa ndị isi ọchịchị obodo na fawopụ aka na awuf fa na ananda na ọdịrọ mma na ọ na-emezi ndị nọ na obodo fa na-agbagharịzi na-ata afụfụ inweta ogbenye anụ a. Nke ọzọ bụ mmadụ 17 n'aka bụ ndị nọ na isi ọchịchị obodo isigo na pati a na-akpọ ADC n'aka bụ African Democratic Congress ADC fesigo na ADC banyego na pati ọhụrụ nke a na-akpọ NDC n'aka bụ nke nwanne anyị nwoke bụ Peter Obi na-esi na ya na-apụta maka prezident. Nke ọzọ bụkwa onye a na-akpọ Jim Ovia n'aka bụ onye chọpụta maka banki nke a na-akpọ Zenith Bank. A na-ekwu ụbọchị nke taa na onye anụ a asachapụgo aka na banki a n'aka bụ ọrịtugo n'oche nye bụ na-agbasazi ọchịchị banyere ụlọ ego anụ a agbasozie n'aka n'ihi na oge ezugo. Ekena m n'ọzọ ụmụnne m na ụmụnna m, udo dịrị nụ ebe ọbụla nọ nọ. A sị obodo ọbụla a gara afụlọ ndị Igbo, mara sị na ahịa ada azụ ebe ahụ ndị Igbo bụ agaba. Udo dịrị nụ ụmụnne m na ụmụnna m. Nne chọzara na nye anụ a bụ fu redio steshọn anyị nke a na-akpọ Isan Binoculars, ebe anyị na-enye nụ okwu nụ kwesịrị na-anụ. Udo dịrị nụ, ọya dịrị nụ mma n'ụtụtụ. Dere nọ mma n'ehihie, dere nọ mma n'abalị. Nnechezọ na afa mbụ anya mele good news Ugochukwu nke onye na-eme sị gị lekọba wani gị anya lekọta afa anya ya dere nọ mma ndị ebunu.
1: Ndede wuyi esikwu mbi ojo ọjọ siri n'ihe gbogbo ibi tiẹti ngbọwa èyí na ilé iṣẹ ishaba nakula redio ìtọkalẹ sí ìlú Uromi. Ìròyìn ló ń dẹ́sẹ́ tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Òwòlàbí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó níròyìn náà. Ìpèníjà lẹ́tọ̀ ọrọ̀ ajé èyí tí à ń kojú kò yẹ kí o tú ẹbí ká ta ló sọ eléyìí. Abéjídé ló kéde ọ̀rọ̀ náà. Òṣì Òmọ̀lé ti gba àwọn akẹgbẹ́ rẹ̀ ní ìmọ̀ nínú ìpàdé èyí tí wọ́n ṣe wípé kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gba ìwé àṣẹ MTN àti DSTV èyí tí wọ́n fi ń ṣiṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà látàrí ìṣekúpani tó ń wá ní orílẹ̀-èdè South Africa èyí tí wọ́n pè ní xenophobia. Àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin kékeré ìyẹn ilé-ìgbìmọ̀ aṣòfin aṣojú 17 òní wọ́n ti fi ẹgbẹ́ ADC sílẹ̀ lọ sínú ẹgbẹ́ NDC. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ alága lori awon oro bo se nlo ni oro wole wode yen custom ni ile igbimo asofin asoju ti gba orilede awon orilede Nigeria ni ma lati ma je ki oro eto oro aje to le koko ko tu ebika oro iwaye nigbati omo ile igbimo asofin asoju yi to nse eto eyin dupe nigbati iyawo re nse ojo to pe ojo to pe adota odun lori epe ni ti o waye ni ilu Abuja ni Kubwa Ogbeni Leke Abejide mu amaran yi wa nigbati o nse esin dupe yi fun iyawo re nitori pe ko ye ki okun ebi ja nitori awo bi nkan se nlo bakan na ni eni ti o je okan lara awon olugbe ni ilu Yoruba Makomo so wi pe ko ye ki igbeyawo fori sopon nitori oro ti o to nkan papa julo loro owo nitori wi pe ebi o yato si ohunkohun se ni o ye ki won wa ogbon atinuda lati le daabobo igbeyawo abi ebi won o wa gba gbogbo awon obi atoko ati yawo ni imoran wipe se ni ki won se gbogbo nkan ni wontunwonsi iwon omo ti won ba le bi oni ki won bi nitori wipe bi nkan se ri lorileede yi o wa ro gbogbo awon to lo nbukun labujo pe awon naa le seranwo fun awon ebi ti won ba ni ipenija ni idile won gege bi pe ki won ran won lowo lati ran awon omo won lo si ileiwe tabi ki won pese awon irinse fun awon ti o ba fe kose siwaju si o wa so wipe gbogbo ohun ti onukaluku ba se loni itani yoo da lola osi omole ti ro awon senator ni orilede Nigeria lati so fun ijoba orilede yi ki won gba iwe ase ti MTN ati DSTV fi n se ise ni orilede Nigeria latari isekupani eyi ti awon omo orilede South Africa n sekupa awon omo Nigeria ti o wa ni ibe nitori pe won gba wipe eyi ni o je ki won mo wipe iwa ti won hu ko ba ojumu ati wipe awon omo awon ile ise wonyi ile South Africa lo ni won bakan na ni awon omo ile igbimo asofin asoju kede wipe iwa buruku o ni iwa ti awon omo orilede South Africa ti won hu si awon omo Nigeria awon omo ile igbimo asofin mẹ́tàdínlógún o ni wọ́n ti fi ẹgbẹ́ ADC sílẹ̀ lọ sínú ẹgbẹ́ NDC ìgbésẹ̀ ìwáyé nígbàtí wọ́n wà ní ibi tí wọ́n ti ń jíròrò nínú ilé ìgbìmọ̀ asòfin ẹ̀wẹ̀ Jim Ovia ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ Senate Bank ti fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí alága ilé ìfowópamọ́ náà ìgbésẹ̀ ìwáyé nígbàtí wọ́n ṣe ìpàdé ẹlẹ́ẹ̀kẹ́karùnlélọ́gbọ̀n ìpàdé tí wọ́n máa ń ṣe ní ọdọọdún ní ojo osegun ose yi leyin ti o ti lo odun mejila gege bi alaga oni o fipo na sile gege bi alakale ti eyi ti ile ifowopamọ banki agba le wa lakale fun gbogbo ile ifowopamọ lorilede Nigeria. Eyi ni a o fi se asikagba royin toni.
2: All right, ladies and gentlemen, my name is Semsi Alamanoso, as an enjoyment landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
0: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sports, Henneke will host an exclusive UEFA Champions League.

0: na ọ na-emezi ọ na-emezi ndị nọ na obodo fa na-agbagharịzi na-ata afụfụ inweta ogbe ihe anụ a. Nke ọzọ bụ mmadụ 17 n'aka bụ ndị nọ na isi ọchịchị obodo esigo na pati a na-akpọ ADC n'aka bụ African Democratic Congress ADC fesigo na ADC banyego na pati ọhụrụ nke a na-akpọ NDC n'aka bụ nke nwanne anyị nwoke bụ Peter Obi na-esi na ya na-apụta maka president. Nke ọzọ bụkwa onye a na-akpọ Jim Ovia n'aka bụ onye chọpụta maka banki nke a na-akpọ Zenith Bank. A na-ekwu ụbọchị nke taa na onye anụ a asachapụgo aka na banki a n'aka bụ ọrịtugo n'oche nye bụ na-agbasazi ọchịchị banyere ụlọ ego anụ a agbasozie n'aka n'ihi na oge ezugo. Ekena mụ n'ọzọ ụmụnne m na ụmụnna m, udo dịrị nụ ebe ọ bụla nụ nọ. A sị obodo ọ bụla a gara afụlọ ndị Igbo, mara amara sị na ahịa ada azụ ebe ahụ ndị Igbo bụ agaba. Udo dịrị nụ ụmụnne m na ụmụnna m. Nne chọrọ na nne anụ a bụ fu redio steshọn anyị nke a na-akpọ Isan Binoculars, ebe anyị na-enye nụ okwu nụ kwesịrị na-anụ. Udo dịrị nụ, ọya dịrị nụ mma n'ụtụtụ. Dere nọ mma n'ehihie, dere nọ mma n'abalị, na-eche so na afa mbụ anya mere Good News Ugochukwu, nke onye na-eme sị gị lekọba wani gị anya, lekọta afa anya, ya dere nọ mma, ndewo.
1: Ndede wuyi ezekwu mbi ojo ojo siri n'ihe gbogbo ibi ti eti mgbọwa, eyi na-ele iche ịchaba na kula redio, itokale si ilu Uromi. Ìròyìn ló ń dé sí ti ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Òwòlàbí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìpèníjà lẹ́tọ̀ ọrọ̀ ajé èyí tí à ń kojú kò yẹ kí o tú ẹbí ká, ta ló sọ eléyìí? Abéjídé ló kéde ọ̀rọ̀ náà. Òṣì Òmọ̀lé ti gba àwọn akẹgbẹ́ rẹ̀ ní ìmọ̀ nínú ìpàdé èyí tí wọ́n ṣe wípé kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gba ìwé àṣẹ MTN àti DSTV èyí tí wọ́n fi ń ṣiṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà látàrí ìṣekúpani tó ń wá ní orílẹ̀-èdè South Africa èyí tí wọ́n pè ní xenophobia. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin kékeré ìyẹn ilé ìgbìmọ̀ asòfin aṣojú 17 òní wọ́n ti fi ẹgbẹ́ ADC sílẹ̀ lọ sínú ẹgbẹ́ NDC. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ alága lórí àwọn ọ̀rọ̀ bó ṣe ń lọ ní ọ̀rọ̀ wọléwọ̀de ìyẹn custom ní ilé ìgbìmọ̀ asòfin aṣojú ti gba orílẹ̀-èdè àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìmọ̀ràn láti má jẹ́ kí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tó le koko kó tu ẹbí ká. Ọ̀rọ̀ yìí wáyé nígbà tí ọmọ ilé ìgbìmọ̀ asòfin aṣojú yìí tó ń ṣe ètò ìyìndúpẹ́ nígbà tí ìyàwó rẹ̀ ń ṣe ọjọ́ tó pé ọjọ́ tó pé 50 ọdún lórí èèpẹ̀ ní èyí tí ó wáyé ní ìlú Àbújá ní Kubwa. Ọ̀gbẹ́ni Lékè Abéjídé mú àmọ̀ràn yìí wá nígbà tí ó ń ṣe ìsìn ìdúpẹ́ yìí fún ìyàwó rẹ̀ nítorí pé kò yẹ kí okun ebi ja nitori yawo bi nkan se nlo ba kan na ni eni ti o je okan lara awon olugbe ni ilu Yoruba Mark Omo so wi pe ko ye ki igbeyawo fori sopon nitori oro ti o to nkan papa julo loro owo nitori wi pe ebi o yato si ohunkohun se ni o ye ki won wa ogbon atinuda lati le daabobo igbeyawo abi ebi won o wa gba gbogbo awon obi atoko ati yawo ni imoran wipe se ni ki won se gbogbo nkan ni won tun si iwon omo ti won ba le bi oni ki won bi nitori wipe bi nkan se ri lorilede yi o wa ro gbogbo awon to lo nbukun lawujo pe awon na le se ranwo fun awon ebi ti won ba ni ipenija ni idile won gege bi pe ki won ran won lowo lati ran awon omo won lo si ileiwe tabi ki won pese awon irinse fun awon ti o ba fe kose siwaju si o wa so wipe gbogbo ohun ti olukaluku ba se loni itani yoo da lola osi omole ti ro awon senato ni orilede Nigeria lati so fun ijoba orilede yi ki won gba iwe ase ti MTN ati DSTV fi n se ise ni orilede Nigeria latari isekupani eyi ti awon omo orilede South Africa n sekupa awon omo Nigeria ti o wa ni ibe nitori pe won gba wipe eyi ni o je ki won mo wipe iwa ti won hu ko ba ojumu ati wipe awon omo awon ile ise wonyi ile South Africa lo ni won bákan náà ni àwọn ọmọ ilégbìmọ̀ asòfin aṣojú kéde wípé ìwà burúkú òun ni ìwà tí àwọn ọmọ orílẹ̀-èdè South Africa tí wọ́n hù sí àwọn ọmọ Nàìjíríà. Àwọn ọmọ ilégbìmọ̀ asòfin 17 òun ni wọ́n ti fi ẹgbẹ́ ADC sílẹ̀ lọ sínú ẹgbẹ́ NDC. Ìgbésẹ̀ ìwáyé nígbà tí wọ́n wà ní ibi tí wọ́n ti ń jíròrò nínú ilé ìgbìmọ̀ asòfin. Ẹ̀wẹ̀, Jim Ovia, ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ Senate Bank, ti fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí alága ilé ìfowópamọ́ náà. Ìgbésẹ̀ ìwáyé nígbà tí wọ́n ṣe ìpàdé ẹlẹ́ẹ̀kẹ́ 25 ìpàdé tí wọ́n máa ń ṣe ní ọdọọdún ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí lẹ́yìn tí ó ti lo ọdún 12 gẹ́gẹ́ bí alága òun ni ó fipò náà sílẹ̀ gẹ́gẹ́ bí àlàkalẹ̀ ti èyí tí ilé ìfowópamọ́ báńkì àgbà ilẹ̀ wa là kalẹ̀ fún gbogbo ilé ìfowópamọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Èyí ni a ò fi ṣe àṣekágbá ìròyìn tòní.
2: Alright, ladies and gentlemen, my name is Semsi Alamano, also known as the Enjoyment Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen, you get all the newest sports updates from here. Thank you.
3: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sport, Henneke will host an exclusive UEFA Champions League
4: set.
3: Hello, my wonderful country people, a special greeting and a lovely welcome to you all to this special edition of the program, what they call My People, where they reach you from your number one radio station, Esan Binoculars Radio, on this beautiful day. My name is Steady Man Big Billy, and with me for the building today, I'm not there alone. I come there with Mrs. Joy, and together now we're going to choke mouth for the matter we'll carry on for the program today. Mrs. Joy, make you greet our people.
4: What's up, people? How we doing? How this weather, they touch all of us now. I'm do well, though.
3: My good people, I know some of them going to wonder, you don't even hear this woman's voice, so she fair travel, she go live. She just came back from Dubai. Now, so we see her, she just came back. And so we go say, okay, may she come join us. Make we feel her voice again one more time. Okay, my country people, before we continue with the program, make we sharply go on a musical break. Make we not stay with us. We will come back after this break.

0: Dereno n'ọtụtụ, Dereno n'ehihie, Dereno n'abalị. Nne Chezona, na nya bụ ofu radio station anyị nke a na-akpọ Sambay na Kolas. Afa mbụ, anya mele egwu n'uzu, ya gazierenụ nke ọfụma ndị Igbo.
1: Ụdede oyi, ezekwubi ojú ọjọ́ siri, ní gbogbo bikibiri tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Sambay na Kolas Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yúrómì. Ìròyìn ló ń dé sí ti ìgbọ́yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Àwọn olùgbé ìlú Yúrómì ti ké gbàjarè ọ̀wọ́ngógó ilẹ̀ ní ìlú náà. Àwọn ọlọ́pàá ti rọ́wọ́ tó ọ̀daràn kan ní ìpínlẹ̀ Edo tí wọ́n sì rí àwọn ohun kan ìjà olóró gbà lọ́wọ́ rẹ̀. Ẹ ò lè fi ajẹ́ ẹnikẹ́ni nítorí pé ó sọ èròǹgbà ọkàn rẹ̀. Ta ló sọ bẹ́ẹ̀? Ilé ẹjọ́ òun ló dá àwọn àjọ NBC lọ́wọ́ kọ́ látàrí wípé wọ́n gbégbèsẹ̀ láti ṣe ìfìyàjẹ àwọn kan lórí ọ̀rọ̀ tí wọ́n sọ lórí nínú ilé-iṣẹ́ ìròyìn wọn. Wàyí o, jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn olùgbé ìlú Yúrómì ti kọminú sí bí owó gegere ṣe ń wà lórí ilẹ̀ rírà ní àsìkò tí a wà yìí. Olùgbé kan ní ìlú Yúrómì, Mark Omo, sọ wípé bí àwọn onílẹ̀ àti àwọn tó ń talẹ̀ ṣe ń gbé owó lé ilẹ̀ wọn, ó jẹ́ ohun tó kọ̀yìn lóminú. Ó wá sọ wípé ó yẹ kí wọ́n tẹ̀jẹ́jẹ́ torí wípé ìlú ò fararọ lórí ètò ọrọ̀ ajé, àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba kò tó ẹrú tó ń ralẹ̀ mọ́ lásìkò tá a wà yìí, àyàfi àwọn tí Ọlọ́run dẹ̀ lọ́rùn. Ó wá sọ fún àwọn tí ọ̀rọ̀ kan wípé ṣe ló yẹ kí wọ́n gbé ìgbésẹ̀, pàápàá jùlọ àwọn ọba alayé, láti bá àwọn onílẹ̀ àtàwọn atalẹ̀ sọ̀rọ̀ lórí owó gegere tán máa ń gbé lé orí ilẹ̀ wọn. Kò ṣàìrọ̀ ìjọba wípé kí ìjọba wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kí wọ́n lè ṣe òfin èyí tí yóò gbé gbèdéke lé òdiwọ̀n ilẹ̀ tí àwọn ènìyàn bá fẹ́ tà fún aráàlú. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo ti rọ́wọ́ tó ọ̀daràn adigunjalè kan tí wọ́n sì rí àwọn nǹkan ìjà olóró gbà ní ọwọ́ rẹ̀. Agbẹnusọ fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo, Ẹnu Òkú Eden, ló ṣàlàyé ọ̀rọ̀ yìí wípé nígbà tí wọ́n ta àwọn lólobó ni àwọn gbé ìgbésẹ̀ tí ọwọ́ àwọn sì ba ọ̀daràn náà ní ìlú Aochi. Ẹ̀wẹ̀, àwọn agbófinró ti rọ́wọ́ tó ẹlẹ́wọ̀n kan tẹ́lẹ̀ rí tí ò ju ọmọ ọdún 35 lọ, Owen Osas, nígbàtí wọ́n rí nǹkan ìjà olóró gbà lọ́wọ́ rẹ̀ nígbàtí wọ́n wá ń bèèrè lọ́wọ́ rẹ̀. Òun ni ó jẹ́wọ́ wípé òdodo ni wípé òun hùwà ìbàjẹ́ náà, àti wípé òun jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ. Ẹ lè fìyà jẹ́ ẹnikẹ́ni tàbí ilé-iṣẹ́ tó ń gbéròyìn jáde kankan látàrí wípé àwọn tó ń kàròyìn sọ èrò ọkàn wọn